0: gbogbo ayé ṣàti mọ́
1: ló ma sọ.
0: Dari. Wọ́n gbọ́ l'Amẹ́ríkà o. Wọ́n gbọ́ ní London. Wọ́n gbọ́ ní Dublin.